gbogbo olugbọ mi jákèjádò ni gbogbo ibi ti ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù ní àkókò yìí lọ́mọdé lágbà mo kí yín tológun tológun mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kí yín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 lónìí sátọ̀dé ọjọ́ àbámẹ́ta kí n tó bọ́ sórí Facebook, YouTube àti TikTok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láàárọ̀ yìí. À ń dì pẹ̀lú ọkọ ẹ̀mí. Níwọ̀n ìgbà tí ẹ wà kí ìwà lásán, gbogbo ilé ni mo kí. Good morning sir, good morning ma. How are you? And how was your night? Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ó dìde ńlẹ̀. Mo fẹ́ ká lọ síbi pẹpẹ. Ìkan nínú àwọn ọjọ́ tó lápẹẹrẹ, today is 10-10. Ẹni 10-10. Ọjọ́ pàtàkì pàtàkì. Àmọ́ fẹ́ kẹ́ ju ọwọ́ yẹn sí bàbá mi bàbá rẹ̀. Gbogbo lédà níbo lẹ wà. Mo gbọ́ létí mi ni ẹ ṣe fi òní dá májẹ̀mú. Bí èmi Ọlọ́run bá fa bíbọ̀ ọjọ́ tí n bá fa bíbọ̀ mi sẹ́yìn. Ọ̀pọ̀ yín lẹ ò rántí òní tẹ ó dúpẹ́. Òní ni ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Olúwa ní ká fi wọnú májẹ̀mú. Gbogbo lé máa fún yín ní instruction méjì sí mẹ́ta kó tó di pé máa kú nínú prógrámù tí mo wà nú ẹ̀yìn. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹja lọ síbi pẹpẹ. Ẹ ṣe dọ̀bálẹ̀ kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì. Pé bàbá mi mo gbé ọ̀gà. Olúwa sọ bẹ́ẹ̀ mo gbé ọ̀gà o. Olúwa èmi gbé